0: lórí ike ibẹ̀ kò bá mi yí ẹ̀ká ìmọ̀lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ̀lẹ̀ tọ́tọ́ kó má ṣe dòpò mi ní fojú sunkún mi àbí ẹ̀yìn fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnkún tó wá ṣe pátápátá mo ní kí o dún ikú tó di january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ kò ní rìn jọ́ débi ń pọ̀nà ìmọ̀ ẹ̀gbà bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ̀ mo náà ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Falling like a snowflake. Hot Block Radio, seleziona il mainstream. Make your heart melt waiting for the tune.